0: yen ni papa isoji la aro yi emi ga wa le duze ago meje ni pade nbere o ma ni agbara darapo mo wa ni duze church loruko Jesu ara nugba awon eri to ba ti gbo ma bere olorun to na wa agbara ninu aye awon eyan loruko Jesu o ma na wa agbara ninu aye in the name of Jesus
1: ko ni Mrs. Ramola ti jo abuegba mo je eni to wa ni gbese ni gbogbo ya to ta na ni ti je ti ni gbese ni ani ṣugbọn mo wa dupe lọwọ Ọlọrun ṣe bi ọba lẹyin pe eyin lo sọ pe tan Ọlọrun ṣe bi ọba ni ku ọmọ mi kan wa lara awọn ọmọ ọmọ yii lati ilẹ lati kekere ko gba pe e lọ chọọchi tori muslim ni baba wọn o wa ṣẹlẹ ni ọdun kan Ọlọrun ṣe bi ọba maa dabura baba ni alosi lo fun wa pe won wa fun wa ni ororo kan won ni ororo ni pe omo wa to je akobi okunrin pe won na ma lo fun pa ma fi ororo yen pa ni ara lati oke dele pe to ba ti an ba ti fi pa lara ma ma sadura fun mo ba lo si ile ba ni ororo ni a n se ba o ba ni efile efile ni efile yin o ti wa ju o na lo bi se mi ni mi ni o lo bi se bo e bu la bo o po to to wa so ni mi sa gbororo yen mo fi pa lara bi daddy se ni ka lo fun awon mo wa o sa lo fun o lo wi a ki o bo se tun ni ka tun pada lo mo tun lo fun mo wa dupe lowo Ọlọrun nigba ti Ọlọrun a bere ise iyanu eyin aye mo dupe lowo Ọlọrun o ti fe yawo e ọ̀n ti jọ wà tán ti wọ́n mọ̀ ní ọdún yìí mo pe ó dẹ̀ ti gba passport pé ó fẹ́ travel bí ẹ̀mẹta sí ẹ̀mẹrin tó ṣe pé ó expire mọ̀ lọ́wọ́ mi bó ṣe pé ní yíya 2002 ni mo pé mọ́ mi mo fẹ́ lọ gba passport mi kí èèyàn gbàdá ni mi lọ gbà bó ṣe di yíya 2003 èmi bá ní passport mi mú wá ká máa fi ṣe àpẹẹrẹ ìgbàgbọ́ ó dẹ̀ gbà sí mi lẹ́nu kó fún mi òun ní passport mi wá mú mi lọ sí gbogbo àdúrà mi ń lọ dáde wá wá sí abúlé ìgbà ní ọdún yìí wọ́n wá pé ọ̀rẹ́ ọ̀rẹ́ yẹn tí wọ́n pè ó jẹ́ ẹjọ́ yẹn jẹjọ sunday so wọ́n ṣe pé ọ̀rẹ́ yẹn gbogbo àwọn èèyàn ti jáde mí yẹn wá ní tí ò lè dìde ni torí ọmọ ẹ kò rẹ dìde torí lágbájá èmi náà máa dìde wá ṣe fọ́tò nínú passport pé dáde bá mi fi ṣe sí passport wọn dẹ fi owó òróró yẹn dàde passport ni wọn fi sí mi lórí nígbà tí màá dé lẹnu ìgbà tó jókòó sínú òkùnkùn ìgbà dẹ bá nínú òkùnkùn ló ṣẹlẹ kí ló dé bá ní mọ mi àní wọn ti gbẹsẹ lé ọjà mo ní wọn gbẹsẹ lọ jẹ mo ní ibi tọ́lọ́ ń ṣe bí ọba wà ní fọkànbalẹ̀ bí wàá fi ìdòkú bá ọgbà wọn ní kì í ṣe kékeré ògbó ní nǹkan tó tẹ kóró mi bá mi pé gbogbo láskáàdì tó wọn ní ayàtọ̀ ni òyìnbó lọ́wọ́ lágbájá tó wà ní dubai òyìnbó lọ́wọ́ ọ̀rẹ́ tó wà ní canada méjì làwọn ọ̀rẹ́ tó wà ní canada tó ìyàwó lọ́wọ́ wọn ni pé ìyẹn gan ló kóró mi báyìí pé kò ní ṣe fẹ́ san gbèsè onígbèsè mi ní omi jẹ gbèsè báwo ni tó omi dààmú nígbà tí ó dijọ́ kejì agbára láti ṣe bí ọba mo lọ sí ṣọ́ọ̀ṣì mo lọ bá pásítọ̀ ìgbésẹ̀ tó kàn nínú ọ̀rọ̀ ayé ẹ̀ ọlọ́run ṣe bí ọba ẹgẹ́ kò gbé ẹ là ní ẹ lọ mẹ́rin wáyà mo wá rò pé kí ni mo sọ kí ni pásítọ̀ sọ èmi bá kúrò níwájú wọn ìjọ kejì ló fùwà pé mo tún lọ sí ló fùwà pé mo yí ipò mo lọlẹ àná mo gbàdúrà bí mo ṣe gbọdọ ẹ lọrun pé bó wa ní ṣó ti ń gbúrò ó bá ní òun gbọkàngbọn lọlọrun ṣe bí ọba ti bẹrẹ ṣe ẹrí ló máa jáde sí mọrò náà èmi àtàbúrò ẹkan lájọ lọbẹ wọn bí sáré pé àbúrò ẹ kúnlẹ síwájú ìgbà ṣe ìdílé ìyàwó ẹ náà kúnlẹ kí ló dé ọba ní ìyàn àwọn fẹ bẹ ní kí mi jọ kí n fọwọ́ sí pé àwọn fẹ travel àwọn fẹ kú nàìjíríà oníṣẹ ìyàn ọmọ yìí ń tàn mí ni pé wọn gbẹsẹ lórí jà yín wọn á dà pé mo ń pa aro money ni pe ki se Nigeria won ti gbe ese le oja pe ki se ni kan oni brale ti fe ro mo le mi te fowo si mo mo ni ji oni bo pa won to ku ni mo ti ri won mo mo gbe awo te ti se lati joy mi ro mo fe ri omi won sa be mi ba ni oke ko si wala olorun se bi o ba fowo si nigba to di on the 10th day running okay you can turn over